0: Gandhi,
1: moi.
0: Gandhi, moi, tant que c'est une famille trop
1: loin.
0: ẹni ọ̀n bí gbé ẹja sọ̀rọ̀ kó.
1: Ẹ̀gbọ́n náà mẹ́bù hàn gbọ́ kàn kò dé ìgbẹ́ lónìí. Ní ma ti dà kọ́ náà ó sì ó sàn dé pépé. Ní àṣìṣe tó kú, ò yọ̀n máa tó mẹ́rẹ̀. Ní àṣìṣe tó kú, ẹ̀wọ̀n máa tó dọ̀tí ẹ̀ dé pépé màánú mẹ́rẹ̀. Ọ̀bí ránṣẹ́ dọ̀tí ẹ̀ dé pépé màá tó nù mẹ́rẹ̀ ò tẹ́yìn tó ìsìn àṣù
0: ẹni ọ̀hún di kẹsì náà èdè tín.
1: Ẹ yóò lálọ́ ẹ̀ dọ̀tí ẹ̀ dé pépé màá tó nù mẹ́rẹ̀ ẹ̀ máa ń tán tó e ẹ̀ máa gbàgbé ń ta fẹ́ tó e ẹ̀ máa gbàgbé ń fẹ́ tó e ẹ̀ máa ń yìnbọn tó e. Àkọ́dé wo lásán lásán ẹ̀ náà dọ̀mọ́ tó tó fẹ́ pin ní rẹ̀ wọ́n tó tó fẹ́ gbẹ̀zẹ̀ tó ń gbélé. Wọ́n náà bí mi yàn lọ tóbi yàn lọ tó di.
0: Mẹ ko ìwé màá kọ́ mi ká bukú ro kúrò ìjára fọ fún ọ̀dìní ọ̀pẹ tó ń sọ̀ kù yá.
1: Yóò tún dò ní yẹn fún apá ẹni bó ká fẹ́ tó kó tẹ̀dọ̀.
0: Kẹ̀sì ẹ̀rín kan kẹ̀sì máa di a.
1: Ẹ yóò lálọ́ ẹ̀ ẹ̀ máa dáhùn gbẹ̀sẹ̀ ẹ̀ máa dúdọ̀ kí ẹ dé pépé ló gbẹ̀sẹ̀ tán jí. Ẹ máa fi ìdí dúró ìwọ̀ sọ èyí tí owó dẹ̀kọ́ ẹ̀tọ́ sápọ̀ ẹ̀ bó zán. Ẹ mọ̀ dín. Ìwọ̀ sọ ẹ̀dẹ̀kọ́ ẹ̀tọ́ sápọ̀ ẹ̀ bó zán. Èdò zán kọ́ ẹ̀tọ́ dò fi lọ́gọ̀ ẹ̀ nàbẹ̀ mo pọ́n fìdí àgbèdè wà sí àlọ́gọ́ náà tán tán bùnà wá ẹ̀dẹ̀. Èmi sí à ẹ̀ ẹ̀ mọ̀ nàmọ́ ẹ̀ nàmọ́ bọ́nà tó sì sọ ní pé tàdó ni ẹ̀ ẹ̀ máa tó afọ jìbà ẹ̀ ẹ̀ máa tó pè jìbà àfọ̀dá pètè ló yé tèmi. Èmi sí
0: ganji
1: ó wọ ọgọ́ ò ní nàálẹ́ àfọ gbígbẹ́ tó nẹgbẹ́ ẹ̀ yóò àwọn sẹ́rọ̀ tó tóyí ẹni yọ̀dọ̀ ẹ̀ máa dọ̀ ní pé kí bẹ́ẹ̀ ní apẹ́ ní dín á tó sàn dé vò bódà
0: bódà
1: ní fìyé tán kò ẹ̀sán kọ́dún bá ṣùgbọ́ yíyá lọ́dún kúrò ẹ̀ náà sì fìlọ́dún hàn mẹ́rẹ̀.
0: Nǹkan bí
1: ọ ní ọdún mi àti bàbá sí ẹ̀.
0: Nùpọ̀ ẹ̀ ẹ̀ ń fi tán létí wẹ́rẹ́ náà dọ̀ mí à ń pọ̀ ọ́ dáa.
1: Àbọ̀ mẹ́rin fìyé náà ti ń lọ fi kànú ètè náà.
0: Kẹ́ńjì.
1: Àbí ní ìyẹn bá ìmọ̀ràn tọ́jú ọ̀bí náà tí òwúrẹ́ gbẹ̀mẹ̀ fi lẹ̀ náà gbẹ̀rọ mi náà.
0: Mẹ́rin òkìkẹ́ ń lẹ̀ ẹ́ sùpọ̀.
1: Ó pọ̀ mẹ́rin tọ́jú ọ̀bí náà tí òwúrẹ́ sùpọ̀ gan fìdí ló tọ́kùn náà kó tilẹ̀.
0: Kanji kanji.
1: Bọ̀dì ẹsẹ̀ ìwà jọ̀rọ̀ máa mọ̀ pọ̀ níwàdà gbogbo nìkún àti sàn máa ó dé. Wọ́n ní gan afọ ní ti àròpó bó tún apá ní àròpó tún apá ní torí ó pọn òwe kábò fún àyè.
0: Ó fún àṣọ báyìí ti bọ ìkádọ tọrọ dídọ mẹrọ dídọ dọ ẹ máa yí pinnu omi àìpọn àmọ àṣọ péré o ìkádọ ẹfọ mọ àṣọ ọdẹ àṣántàn sí àjọjẹ náà.
1: Gáfúrán ẹ̀yọ́ ń lọ sẹ́rọ̀ sùn kàn sẹ́rọ̀ sùn àdọ̀ ó ń lọ ẹgbẹ́ tó dé èkì ìlú àbí ó tó jẹ̀gúnjẹ̀gún ní ìwẹ̀gbọ́ àmú torí máa yàmùnú mi hẹ́ẹ̀tì lọ́kù tó
0: amú. Àmọ́ yín mọ̀ kúrò yí wẹ́ ọ ẹ sọ sílẹ̀ bọ́ sọ́wọ́ fìyà. Nùkú ìmọ̀ ẹ ó fòhùn wẹ́kùn wẹ́kọ́ ìgbé ní sí ẹ sọ sílẹ̀ bọ́ ẹ sílẹ̀ sọ fún wa.
1: Mi ò mọ̀ kọ́tù afẹ́ pọ́n sí. Bọ̀dún mọ̀ kọ́tù tìjọ àmọ́ de wá jẹ́ kóté ni ẹ mọ̀ kọ́tù tìjọ kábẹ́ awó kan fìlọ̀ sí ẹ wá jẹ́ bẹẹdọ fíjẹ ní afọ àwọn ẹni ìjẹun ẹ fún mọkọ sanfẹ
0: pọn sí. Kanji.
1: Níjọ wọ̀ọ́sù igbe ní ẹni bọ̀ yóò tó alọ́wọ́ ní ìwé tí lọ́ba yìí jẹnu kan dá yìí bẹẹdọ fi wíyé náà tó ń gbọ ẹ pàpà lọ sàn wòdò fún dọjà rẹ pé édùn èyàn pọ̀ wúsẹ̀ ìhàn ìbòdó tààfù yìí ni déédu rẹ tọ̀nù rúnà dé gbòtọ̀ ìsàdù ẹ déwà rẹ níwáyì ẹ níbo tí wọ́n tún lọ́wọ́ jẹ́ pé lọ́kà ńdọ́ndún mẹ́ epo kó ló jẹ́ apó mẹ́ iwájú ẹnu kan rẹ̀ bí ipò
2: pé
1: ní kọ́mpéènì ńdọ́ndún mẹ́ ṣe é gbé ga níyàn.
0: Níyàn mi ní sùn níyàn mi yẹn
1: mẹ́rin tó
2: kára ẹ̀ bí. Mo tó gbé nájìrò mi tọ́nu mi.
0: 01-21-31-45-32 dàgbò tí gán mẹ́rin fòrò kan.
2: Mẹ́ ṣe kan náà dọ́nu wíṣíà.
3: Lẹ́yìn ilé fún.
2: Mi ló gan jí mi gbẹ́ tọ́mẹ́tán. Arma kojia.
3: Bọ̀dọ̀ mi sẹ́ ìbátan.
2: Èèyàn mẹ́tí ra ìbátan lẹ́lò ní èdè gbẹ̀n.
3: Èmi ìdúró ganji náà.
2: Tó gbèrò pòròpó ìtọ́nu mi yàn kó.
0: Mo rọ nukọ tán díẹ̀ mi irọ́ mi yẹ mẹ́.
3: Ẹnu kọ́ nukọ tán ọ̀.
0: Èèyàn ti ẹnu mi.
3: Ẹ̀mi bọ̀ mi hẹ̀ kó wa.
2: Èèyàn.
3: Ibo kúndé jì wẹ̀.
2: Ní ìdíyẹ ń kùnà.
3: Èèyàn. Táàtì fi hàn súwé náà. Mẹ́lẹ́ àtúwẹ̀ náà lẹ́ sino
2: ayekade ese wa yo
3: ayekade ti bo ha kwen ti na ya ya wa bo wa mo me to pe bi to kaka bo me ne wa wa ni bo de to go de bi o kwa na je kini ya de a poti an nu e mo bi e de su ti tun ne ku so me o me ne ke na do ku ba ti to ya ni mai de ni de po
0: aha
3: ma e na kwe blado
2: igwa jogoro ni wa no kon
3: e ko do o o da yo kwe blado go e hu tan ti go na mo se ya su to to
0: no po e
3: eh wi khane ya ha da ti de gwa yo na ya o mo yin bo mo en to le ai to to ti le le gon me do be to no yin la do ko je yi bo kiri to me da gboro ko je dada
0: dada no po e
3: eh le ina itolo bo imo ye bo itu menu ye do mo ko gbe mo ko ton je ku ni menu ko ko je gbere ko ah e go bi ata ton je ko e do do sine yo le ya mo te me ri dada ba no sine bo me de ra mo e go po te ni dada bo ina ina ye de jawe
0: ina ye de
3: e go to ko je ga ko to je ti go to ko je me ah e go bi ina to ko so mo akosu akosu do to
0: me no bo e ando he
3: e
0: na chen mi ndo ko gidi ya e na chen mi ke kamera fita mi ka yo mi sin bro ni ai jedo
3: ai baten ai baten ah
0: ai baten e yo mi do pe nu ye me do ai baten re bi
3: e re bi na ko
0: e yo 01 21 31 45 32 01 21 60 41 22 mo ro mere volero o maro mere ko akanu wa da gbo chi ga to eme mi kare o nwe ne je ti e chi di o nwe sin gbebe yin e aso fi na su kanu kanu ene yo sin mo ko ton ti ta fo eme ne de frafo ne ati
2: se o
0: mariage fo si
2: mi ando mariage fo si de tin do apa ne ko ya lo e o sin ji ta fo kun pla do me ji me ne di fi ne ko in fi ton
0: eh kan ji
2: wo yi lodo en sister ne yo
0: eh ene o lo ti je lo
2: pe ene we do fi ton ko in tin sin fi ton ko in bo ena le aja nu mo nkan ton do ha fi ton gbe yo eh yin la de su ti tin gbe ton bo o ri han ya ne kan do gbin abi o
0: nja we e zankwe bo ai ton dido ni lo jiri ah nsankwe lo ka je fit bo fi lo na yibo le bo ku mi bi wo tin bo hun ka le ko
2: sin e te ka do mo we yin o me ko lo ru ko ton bo me che kan won do nu e wasi a
3: o mi e da bo ti yo
2: le mi fon gbon pe ton meto
3: o ga din ya
2: ni ku abo mi le su mi lo da gbe fi yan ho
3: o ko don do ba o ti da pa we
0: me igbe nu mi
2: ari afo yo
3: e ga din ya
0: mi lo da gbe me ra kwa fo yo
3: Oh, da oniga.
2: Oui, ya mera Henri.
3: Ma do ko jo ko mu.
2: Ehe.
3: Da le lo. Yeni yeni pota, yeni pota ta go bedo.
2: Ah.
0: Lui te o.
3: Ko, we ni ya ti nje te do tu ma, ema ema te ko, ema ho pe ko ko.
2: Ah.
3: Ko bi ya he. Ka be ko si bu gba mo me to ni je ko ti ko ko ko bu gba le ni ni ni ya te. Yo. Ala ma e da lo ni pota go ye je da ko. Ko pota go me don. Bi la ni bi a ko pe do o so mo bo inu ko ni to fe. E ma te duna no fe we. Bi lo o yo lo ku ni bu je to fe. E an ko o ma te do mi kuro ko gba do a ti lo. E me ta be don. E me ni e don. E me nde ni. Ni bi a ko to fe mo to fe. Mo ni ma ko ja ta ka do ni ma ko ja ta ka do so ho wa ni mo ye do ni do ra lo ma de mi aro
0: aha
3: amo ni ko se ni to ko go bi bo ni da lo ni mi pe ja mi ni ja le do ni pa lo ye ko ja ko ra ni ko ta go me ni Marahu dagboti gan nemi fongo na mi ro abi topa
2: mi fon dagbisi agbe to meto mi boko abobo
3: era era mi ku gbe na me ro agba sale bi
2: mi biru gbe mi to siwe
3: boko do homa
2: ho en kuno si agbe to chi
3: ati fon to we iro no fi ku do tanu oje bon to kan mi to zo apapa gi kharma
2: eyo marahu roje zanu azaya to me
3: supo je je marahu dagboti gan
2: mi to mi to pere ya
3: januaro bi dara ke mi ko ko ayo kan o
2: Okay, you are me. You are me. You are
3: me. You are
2: me. You are
3: me. You are me. You are me. You are me. You
2: are
3: me. You are me.
0: You are me. You are
2: me. You are me.
3: You are me. You are me. You are me. You are me. You are me. You are
2: me.
3: You are me. You are me. You are me. You are
0: mi ro
2: mi
0: to
2: se o
3: mi mo meme sunu ene a gbeto bi da we mi na yoro edo
0: rite o ka
3: gbeto bi da ti gbe wu e to indo wadagbe wadagbe ni ifo imo wadagbe bo soro kon yo tonu gbede dagbe yin e wadi o e sojo anleko bo kon yo tonu e ka so gbe a e so gbe debu debu a oh, we na bi o mla ho ti no bi ti o we na bi e ko won enu e se e ke kan e do fami en de mere ton zon ta ton ku ton e ro godo ni no ton ku ton le ro godo ni ti na wa ya
0: ami
3: en ti na wa ya ni blote ni gozi mera ho gon ni wa de de bo be ton le mera ho sin da gozi ro be na be ton le bo gozi ton le bo wa ibo e si hu e do ko pin de si e na do ko pin da ta me ni ba me re pa bi ni je enu to le gon
0: e do to ko bo do mo pe
3: to to ku no to ku men ti na wa ya to to ku to me go do no to ku to me to go do ni ni do de bu ju na di do go to do me ra ho ne o wo ye mlo wa wo e jo wa o ba na wa no de le to di di me bo do si se bo do a bo e na do ho te ne e na blo fe no we ni we mlo yi no aduno kan
0: be dia
3: Nwemlo inu wa adu nwa kan. Nwble ble biyo e jwa wa. A wada gbe yo, jodonu mao nwa sa hoton e mo.
0: Eee ne.
3: Bo ese ba wa edu yogo di, ete wa emoru yogo kakabo, yung tobu tobu de yo to huwame di, kakabo nwa tan elo di yon, ete wa emoru yogo kakadi mbo, ema mo ene du yung de yo to huwame le gwa. Mi ino gwa nwble ble wa. Bine fiyo, mi ino gwa kwe masogwe, nwe masogwe walo ema nyole ya, mi ino gwa biblo e masogwe.
0: Eee ne.
3: Masogbe o dagboti ga hoto ti vizero pono do to isa ko keze ko ta radio ro bayi pono do to e
0: mhm
3: ye yero depite head na no ala we no sa e do ma dogbe nu
2: ah nya ero akoko adodo me ne yi
3: a dogbe ta we ri
2: to kleta we ye ri a
3: na dogbe ta we
2: to pori do na cheni reji
3: ro do to isa o ma ko keze pono do to do e e do ma dogbe na
2: to pe ni do me mi resu mi do mi ken bi o
3: dagboti ga mi dogbe allo
2: oui mi do ko mi to sewe
3: mi dogbe na jino mi ton da horo kon me zo me zo mere
2: ah ero toji
3: mi dogbe na mu ka dogbe na mere ko papata
2: eyo eyo
3: kezi oni dagbe na mu ko toji lo
0: o ina chenu mi kaka mara ko zanu roje mi do ogbenu mi do alokan eporo novo 01
2: 20 30 45 32 20 mi kon alokan we energy yo yon nou elo e do resi di nou onu e do egbe tanti ton sin aso jane e ne o so bo pe ta ken na si ho zero ho le e se wa ni kon yo o tun won bo po nu avi kede amon ka je tin yo ele bo po ro tanti ton sin aso sin o ku egbe do fina we de ka ga ga bo le bi aro o ti je yen mo ro mere mere ka ri do ti ne je re eni ya o bo ton sin ku egbe mo ton mo ton o yedo ko ri gbo a mo je na no ni ton do tanti o ji bi do ku egbe we en kan ji bo ne vi ne le na so nu kun te na so lo do pon do pon yo ko ne na ti lo me ji ere igbeje yan sin ta glo me pon nu bo be eri do vla we no yo yan nka mo de pon tanti o ton e go sin fi ma so lo fi ya wa ni ko ka ba bi yo nde fo

0: No, pues, mire, eso, mi chuno, Michelle, me sé yo, y bueno, sí, igual, igual, son buenas, no me tomo, no, me tomo, son santi, una so, o, B, una le tomi, era tomi, ti tengo, tondo, o, me guantó, y dona to, cutoni, dana, do, sobito, no, ven, que, tatachina.
1: Na rukonu ntogbenu arukonu henu obisese
0: Toji,
1: ntogbenu ohun de la ji henu obisese
0: hello, Toji,
1: do iwe zon iwe ti fi dagbe dagbe ni onu mi
0: Toku
1: gbomi toku tonu ye lo ayin pe tobo wayin na gogbe san to yo na rukonu de pe din iruyan ewe sun ba fon àwọn ló ti sùn tàn kó débi tẹgbẹ fi ko ko yà jà ko jí
0: kẹsàn akọsùn fi yẹrẹ
1: àmọ yà
0: akọsùn fi yẹrẹ
1: akọsùn fi yẹrẹ
0: mẹrẹ bá dọkọ procureur fi yẹrẹ
1: ẹwẹ yẹn ẹwẹ yẹn ẹwẹ yẹn òun nàgbọ yẹ kàn án bẹbẹrẹ àdógbé ntàgbò chika
2: ndí gbẹmí sí ẹdá jẹ
1: ọ yọrọ cosmos kápò ndógbé kápò hẹnu ọbì sèse ló fi èrè ọ. Wọn zakari aligbona wa ndogbenu sebastiani yahwedewu agbenu siansi ndogbenu agbenu henu obisese ro fi ede o ropropo do ena chenu ye ndogbenu otoro mitole ndogbenu toro mitole bisese bonfon noronu yonu me no kanu o do aro radio ji o nùpọ̀ ẹ̀ràn sè inú pọ̀nfó nùbì nùpọ̀ sé ọ ẹwà ẹ̀ràn sè nùwé máa blẹ́mẹ̀à nùwé máa fúrùmẹ̀à nùwẹ́ ẹ̀ràn sè dáadáa bọ̀ ń dógbénu yìí tó fò ń dógbénu tó lómi tọ́lẹ̀ bó dógbénu nà rúkòrún mẹ̀mí àfi mẹ̀dẹ́mí àfi bọ̀ mi wá bíọ́nù nù tọ́chí ọ̀vì nọ́chí ọ̀vì bọ̀ yèdè sùọ yìí ká yìí gbè bó ṣe bọ́ dómi wò.

0: Eren bon dan don mi do meji e na ha ye po yeri su dogidi nu sun mi mi de ben so sun po lo na bio alogo akulun peru to ton po nu bere to mi lo na le bio nu azu mi be yin ho e mi de ton po ne si e fa maison bo ma wo ho jira to evangeliste nu mo vito ti Paul e lo do pro po mi ton ta we to vi sun to vi nyon do fi mi ko no ha ye ho le mi ko tumbe yelo do Quand de prière, Jésus est la solution. Mais on a tiré des faux caméos. Do a l'idée pour attendre mon toile pleure en cantin. Aussi, autorité à Kawo. Comme dit, mais de le propos mettant d'arrêt. Bon, nous voyons quand on a belle son et même il dit si un cent ans, faut ton gog, il en a fou la cent ans. A faut ton coup et négog, oui. On a cent ans, faut ton gog, ou tatag, et ja, oui, n'est dit, on est dans tout le monde. Bata nou era ben wa mo koton lo kanten wo bona khaye wo kanten me kakawa o kan wo me bata nou be aje nyonu zangbe wa sangagbe na ro asan gagbe son si asan ta foton kun lo pogo gbe 16 septembre 2026 e na le bene wo ra tek pon bo kha 100 ans o gbada 100 ans bata 100 ans mi na tun yere me ti e o kanten me wa o gan lo po me gan te me wa gan wo me ba je o son si satan foton no kon we go bio sans a pada ok sans a gan te no je kan lo po me 9 a 13 do di ne o pada no gan te me 19 a 22 heures gan wo me bo son si satan a foton no kon ton go bi 18 septembre 2026 sans a pada ok e na ha yo yo akpaire me do di do do meji moto yeton minon minon leo era plami bora be mi do fie mi no yi mi me korono etoile rouge li be ko ton le na be mi wa te fukan me moro po apa ko wi go o glo o se seku alada era plami wa o to di te fukan me bo en boykon bo mi no no ale kule on ka te ta ko ton mi le no fine era le plado propo mi ton gamin mi na so gbe bon wa mo kan ton le latin lo tin gbe lo je kun gbe lo je kan gbe yin lo gan wo we me pepepe midi do ile me 12 moro po mi kale ho ho lo kan me ra ho ton e o 50 temete me ya ko lo pelu ton ton mi ra mo mi ho ho plus 229 01 65 74 13 90 01 95 91 91 50 mi ho wa lo kan ene bo no benji mi akhu mo vito ji Paul ko da kan ton le paye na kole mi kan do ouve be me fi ton le si
1: mi na ndo mi no ji ka e khu asa do no teme teme e no tin pon ko ro nu we ketin to pa ton sin kan ji o e gbon fi pro titi menu do propo mi ton le po no ji di le mi ko si se gbon yo o nu wa do po tin do bo anu tin pon ko ro nu we ketin to pa ton sin kan ji lo bo nu wa ene khu do e de to to khu i do centre université de la mer et de l'enfant Lagune Chimelton et anon blonumindo o flasegwe malevo blonumindo o fongwe men on nuwa eneon sume sume eno tingbe o son elomeon rota e o kenudo ede wime yonu e datogwe mengbe jekon sinu wale le timbo taji lobo anayin biboto dagbiri te kade me anwe ajiyo adoto nuwa eneon anayin o sisi to tantan tatakbele bi besin kan wa tari mi so ikan wo ropo atare mi on mi bolondo to radio o topa mi ton
0: mi ndo to radio topa mi ton e mi na le doto di we no meji tuto me e don to sara gbla yin ponde wu nu konton be lo ponde wu podo ponde wu o che me payo ye de le yin ponde wu to le ro meji e mi na hobo to kurupo me bo ponde wu le sin fi sunu fi yin no ira mo ede lo na jawa tite ngbe ton ba zan yin asan ba ina so te lo do jawa na ikwe kwe di bo asan ro pro po atan ira so te lo do admon na bo sun me mi ri din sin asan to ko atan gogo ira be wa ja asan to ko atan no kuno po gogo lo wa ifo do asan to ko atan no kun we ko gbe apa ene ko yo iru na khaye ko lo na yura ko lo peru to bo ndo me jina dalo be no wa mo ko ton ai li en gbe yo etu mi ra me ji sun sin asan to ko kun po gogo ja asan to ko kun ko ene ko gbe yo ira khaye ko gbe yo no ko do de de lo taji yo eyin o yo ko do protestant titan le o se o celeste poto chérubin séraphin le temps quoi il a gonflé le bicoui wọn mímọ rẹ méjì òun dàgbére àti bí a jẹ sọ sí àṣà tọkọ àtọ ń gbọgbẹ ló wọ gàwọ bẹ àtúrọ méjì ìfìlẹ bá aṣọ mẹ hàn eyín àlìyá ń tẹntẹn mẹ ìnámọ ònùpọ lòdó aṣọ mẹ nálẹ bẹbí là ń xọ péyà òun tó ń tẹ kí kọlẹ òsàn fún àtẹsẹrìtẹ mẹ ẹ má sọrọ mẹ dé àná ẹ yọ òyìnbó ahọ́n yìí tẹ̀lé ló náà yìí bó náà lè sa gbọ̀nsẹ̀ gbọ́dọ̀ yìí nílẹ̀ pọ́ńdé pọ́ńdé pọ́ńdé tí mo pààyọ́ yọ̀rọ̀ méjì ìyàgbọ̀n fi yìí nílẹ̀ bí kú yìí léjì animation culturelle folklorique gan ẹnẹmẹ gan tẹ́wé mẹ gbadanu ẹnu kó gbẹ́ta lẹ kódà yìí húndí da tẹ̀mẹ̀ lẹ pààyọ́ ẹnà ziyan kété ro sọ́sẹ̀ àsátọ̀ kó àtọ́n gbọ́gbé sọ́sẹ̀ àsátọ̀ kó àtọ́n kónúkó gbọ́gbé ìfẹ́ sísì ń wẹ́ ọ gan ìsẹ́mẹ̀ lè yọ ẹ̀ ń zà eyín sara wo yín nílẹ̀ ẹ̀ zà sara gbọ́lá mẹ́ wo yín nílẹ̀ bí kú kẹ́kẹ́ lọ wọ ayé fòdó tẹ̀rẹ̀ pọ́ńdé wọ́ tọ̀ nùpó ìbílẹ̀ ní gudo lọ́wọ́ ìyá tó lọ́ jí malẹ̀ lẹ́yìn dẹ̀ náà háyẹ̀ wọ nùpó lórí ala àdìsú títí gbé tán ló bẹ́ náà jẹ́ tẹ̀ nùpó ló kàn fífa tó o mẹ́lẹ́ jì gan ẹnẹmẹ ọ lọ́ jì fún kàn ìyàtẹ́kùn ló bolo wà kọ́di dàmítọ́ yìí lọ́dọ̀ òṣù ibi lọ́tẹ̀ náà yàn bolo ògámú ìmítọ́ yìí lọ́dọ̀ pétanque náà kpọ́dọ̀ bọ́lá fọ́sọ́kù ìmítọ́ yìí fútbọ́ọ̀lù náà pààyọ́ ìyàtẹ́kùn ló lẹ́jà ẹ̀hún tán nùkótọ́ tẹ́ntẹ́mẹ́lẹ́ náà wà nùkó àṣìṣà tẹ́ntẹ́mẹ́lẹ́ náà wà mùsíkì artiste invité lẹ ìsúpọ̀ nùkó ìbìlẹ̀ gúdúrú ẹ̀jẹ̀ gan owó mẹ́wọ́n ẹ̀yà sọ́ka pẹ́lẹ́ nùgbò títí gbẹ̀tàn lóye lọ́nà píkìníkì kọ́mìlótẹ́ lóye bínú ọdún lọ́pọ́ndé wẹ̀lẹ́ yọ lọ́kọ́lọ́kọ́mìtàn mi àfọwà bẹ̀rẹ̀ àtẹ́kọ́ lọ́nà bólú ọdúnléjì ẹgbọ́n fi lọ́nà bìbí ọlọ́kọ́lọ́kọ́mìtàn lọ́jẹ́ pọ́ndé wẹ̀yọ ẹ̀yà zọ́n tó wíwú bóbú lọ́dún mọ̀ọ́kọ́ tán náà ìwé mẹ́fọ́ wá pọ́ńdé ókó ẹ̀mí ẹ̀bí sí ìnú ẹ̀ mọ́rùkú ọ̀pọ̀ mi kánà lóun lọ́bẹ̀ jí ṣàlágbá wo yín rẹ̀ mìíràn sọ èyí dájú onùpó ló rẹ̀ sì kó tẹ́pọ̀ ló lẹ̀ gbá ìwọ̀n ní kọ́ yọ náà tì níwá pèlégidi ẹni ẹ̀mẹ̀ká yí dákan àtún lọ́bẹ̀ jí eyé ẹyin òṣò bíi bra àwọn ìjẹ́mẹ̀ yìí bọ́mẹ́lá kó sùúrù tẹ́lá ìrọ̀mẹ́ jí mi dókun tó ní débù tán lónà kàn bí ẹrù òkú ìmú kọ́tọ́ sí yẹ̀fà mẹ́rán àló kàndé mi kó kọ́ wáyé 01 97 58 58 37 mi kókó àló kan ẹni bó ń dọ̀mẹ́ jí mọ́ jẹ́ mẹ́rán ẹ̀rẹ́ mi tán.
1: tọrọ mi tọ́lẹ̀ mi kú tó tọrọ mi lọ́wọ́ kú tó àjẹjọ́ mi mọ̀nú kún fún wo tiyan kan wo yẹn náà jọ̀rọ̀ lọ́kúrọ̀ níwẹ̀ kẹ́tìn tọ́pá tán kí mi dáhùn mọ́ ọ́n jí tán zakari àdìgbọ́n pò dàgbò jí kan pò ọ́ mi sọ̀ kàn yín kú ẹ lọ́ mẹ́tàn sọ́kúrọ̀ mi lọ́bọ̀rọ̀ ẹni bó yìí sàn.

0: rồi khát khao tụt tôi lên tin tụi nó bây à
1: đã ngồi chứ nào yêu mình có đồ yêu phôi mà
0: mình
1: đó
0: đã đây này
1: cái gì đồ mi na nan pro mẹ ông mình là bé xin wala yon du po hen na zan du yon dida san kin kolye wala yon du po hen na zan da su dida sin kolye lo cho e ka hen na zan wala ene chu bo nundu yesu me ka hen na du tak ban yibo e na zan wala ene o kon du po na tiyan
0: Hein?
1: luo wala we tu zan we nunu kon nou konton liye
0: Photo qui dirait mais.
1: sun we site bo kon yon du po kaka bodo un yi wan we na da we fon be da we mo ba a fo yon fo a site bo yon toku no po si da hore kudu fine bo mi ko jinja yin bo ko to mi de bo kon mi de do po bo wuzo a sukwa si po yin nunu kon konton eji mi na besi yin wen jujo tun nu mi de nu mi me wele mi da mi de bo ma tun jujo mi de ton su mi de ton an wọn yí mi tán sí ìbúrò kan tó pọ̀ gbélé à súnú ọdún náà tún nù ẹ̀ náà fẹ́ yànnà ẹ̀ yànnà ọdún náà tún nù ẹ̀ náà fẹ́ nù súnú ẹ̀ ewu ẹ̀sùn bá súpà sí pòtà ìdílé ọ kìtìakìtìa pẹ̀lú tí dá ìyọ mẹ́kúlẹ̀ wé nù ọ ìdàmẹ́lẹ́ ọ kìtìakìtìa nù tí ẹ̀kúnà tí sọ̀mọ́ à ẹ̀nà gbẹgbẹ́ sọ̀mọ́ à ní utú ẹ̀mọ́ kan gbẹgbẹ́ sọ̀mọ́ à mí jẹ́ ìyọ̀nù gúdòrò mẹ́kúlẹ̀ wé nù ọ ẹ̀nà bló pè nùnà jẹ́jí tí ònà àsìtè mọ̀rọ̀ pé yànnú iná ló gbébó ná pílásọ àdó xọsá akóyà múkúdà ní èèmẹ kó lẹnu ọdọ yìí gbogbo iná gbadalisa ni lè nọ́nà gbọ́n ọ̀nà tán xọ mi lè ti gbé jùjọ edo wa lọ ẹsan lè si tọ́tọ́gbé sí ìnà tó ń gbé yà kó nùnẹ́ bí pípọ́n ẹ jẹ́ jinú ọkùnrin tó sọ àkó mọ̀rọ̀ ń sí àti dàtẹ́ mọ̀nà dá mẹ́ yẹn nù diyan mi kán sọ́nà bùrù mọ́ wọ́n sì tún jùjọ tí ònà dà mí lé yà lọ ẹ ká tí mọ̀ yọ nù mí là ó dà mí lé wó jẹ pọ́ ko omi lò ná lókun kúkú gbódò ná tún mí lé sísun má tún mẹ́ lé sísun ọ gbónú súnú má tún tẹ́tọ́ mẹ́ yànnú má tún tẹ́tọ́ mẹ́ àwọn iná sàn bọ̀ kàn tó pọ́ ná sì tí ló họ sá nùgbọ́ ẹ súnú hẹ́ iná bló súnú yànnú hẹ́ ọ iná bló yànnú eka de aliyeji aliyeji eblogbon bo eyan ye yanu do tentome sunu do tentome wenu ekokoro asuwo kwasi basi o maleke ayo asuwo na do ikun sin fi gbere o do emi re na kwasi
0: we na pe yin gbagbe lo isu ko do yin do me la su kwa kwasi ran leke me la kwa le pe ho ji hamu nkan ton ya ho mi so mai
1: asiyo ma o makadu lo pomboro eno kwine ido na leke wenu yewe na leke yo asuwa ka do ikun si leke o ye jo ide sin teme do ne gberu po si tiyan yonu wa dodo xɔ sa inu sisi wɛ yin ba hɛn na si bɔ tuntɔn to ye nu ne bi kui yɔ ananu kpɔn le yana tɔngbe ale yana kpɔn liblo ne ne gbe ye anblo dɔ kpɛtɔ do kpegbe bo hɛn na do sisi na dide esu yɔnu lɔmɔ ena site mo a dɔ ɛn ŋdo asu asu tse do xɔ tse sa ŋdo sisi ye ŋdo na do ni ye asu tse yɔ eblo le ni yɔ eno yɔ nuku tse mɛa bo na tun su tɔ eyɔnu wa ma tun su ene o eme wele yi si fe pede a sunu lo ma tun su ene le ye a o ye si ve pede a e de nu kike e sunu du po he o e na kena si ton yi e de nu kike e asi lo po do ho sa o e he na kenu asu ton yi ba su na do asu gbe ba si na da si gbe e do mo ni ye tun ye de sin su o ye na ve dion sunu de le kan tin di mo ro emi le mi na kwasi yo za siku ko o
0: emi do e kan le ku le last me o
1: ene e si ton bo a ho nu e jule na do trois gbere mo ke nde wa e do e si ton bo a wa gbo wa ra sana bi e jure e do me e wa pa chen we de ne lo o yon lo ka da che ton huye de bo so a fine be yon we ba do bo so do ko sa bo ka so a tun so ton de mu ne aso ron be yon nu lo mo eyan do diyan sunu esun do yo ilo mo san se de a ye tun asu pasi po tin bo ye na ko ko ta odo jere kun pe de a
0: abi
1: ye na gonu ma wa so yin tonu ye de we a ye tun sunu ye de sunu wa so yin tonu sunu yonu yonu na yo edu ko me ya wa mi de ka yon ti a
0: pe bi ri anu blogbon mi e me
1: so mai yonu lo eyin sunu yonu we na odo mo sunu lo mo ipon we ton ku edo na ihwebe
0: dandan
1: eko so eko bi o me de so kan eyan
0: perikpon
1: e ka yan nu wa bo nu gbo Pour son nom de A, nous venons à Bloyer si Bloyer a dit ça.